0: Òun ló wo ṣùgbọ́n náà máa nìyí ṣùgbọ́n ńlá kan ni adẹ́tẹ̀ni ẹnìkan ń ṣàmì gbogbo ẹ̀tẹ̀ gbogbo tó jọ ẹ̀tẹ̀ lára rẹ olúwa máa ṣì dànù.
1: Àmì.
0: Báwo wá ló ṣe gba ìṣẹ́gun gan ẹja sáré lọ́bẹ̀.
1: Àwọn ará Síríà sì ti jáde lọ ní ẹgbẹgbẹ́ wọ́n sì ti mú ọmọbìnrin kékeré kan ní ìgbèkùn láti ilẹ̀ Ísírẹ́lì wá òun sì dúró níwájú obìnrin Námánì. Òun sì wí fún ìyá rẹ̀ pé olúwa mi ìbá wà níwájú wòlíì tí ń bẹ ní Samaria.
0: Má fojú kéré ẹnikẹ́ni fún ọ̀nà àbáyọ rẹ̀ ẹrú lásán tí wọ́n lọ kó wá ní fún nínú ìgbèkùn ní Lẹ́sìlì. Òun la lò tí wọ́n bá ṣe dáadáa sí ṣé wọ́n á rí lò bóyá wọ́n ti ń fọ létí tí wọ́n fìyà jẹ́ tí wọ́n ń dà láàmú. Ṣó máa rójú rí pé òun fẹ́ introduce wọn síbi tí solution wà. Ogun tọ́pọ̀lọpọ̀ wá ni wípé ẹ ti máa ń gbéra yín ga bí tí ò yẹ kẹ́ ẹ gbéra yín ga sà. Ẹ bọ̀wọ̀ fún yàn kọ ẹ torí pọ̀ mọ̀ ọ̀dọ́ wà ló ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ àbò ó ń gbọ́ ń bá yín ṣiṣẹ́ nu ilé ẹ̀dẹ̀ sọ́ di abọ́ kìíní tẹ fi nulẹ̀ ẹ̀dẹ̀ wà lọ máa jẹ oní kíṣìn kí ló dé sí ajáni tó lọ ń jẹun kíṣìn kí ló wà lórí dining table tẹ gbé síbẹ̀ yẹn. Ṣé ẹnu géètì ìjọba ọ̀run wá nìyẹn ni àbí ilẹ̀ gòdì ọ̀run. Ìgbà míì àwa pásọ̀ gan a máa fojú dibi tí ẹ kí ìrànlọ́wọ́ wa ti wá ẹlòmíì bá sọ mi àwọn olówó lásà máa wò. Ẹ mọ ibi tí ìrànlọ́wọ́ wa ti wá sá ẹ mọ ibi tó ti máa wá sá. Ọmọ ọ̀dọ̀ tí wọ́n lọ kó wá òun ló observe pé ọ̀gá Námánì bóun rẹ̀tẹ̀ lára bàbá yìí bóun dẹ̀ mọ̀ pé wòlíì ìlú àwọn Ọlọ́run lè lo wòlíì fún. Ó wá sọ fún màmá màmá rẹ̀ ṣe dáadáa sí ìyàwó bàbá ìyàwó Námánì pé mọ́mì ohun tó wà lára bàbá yìí ọ̀nà àbáyọ wà sá kí ló wá ṣẹlẹ̀ ọ̀gá.
1: Nítòótọ́ òun ìbá wò ó sàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀ ó sì wólẹ̀ ó sì sọ fún olúwa rẹ̀ pé báyìí ni ọmọdébìnrin tí ó ti ilẹ̀ Ísírẹ́lì wá wí ọba Síríà sì wí pé wanà lọ èmi ó sì fi ìwé ránṣẹ́ sí ọba Ísírẹ́lì òun sì jáde lọ ó sì mú tálẹ́ǹtì fàdákà mẹ́wàá lọ́wọ́ àti ẹgbàta ìwọ̀n wúrà àti ìpààrọ̀ aṣọ mẹ́wàá òun sì mú ìwé náà lọ ọba Ísírẹ́lì wá.
0: Ọjọ́ ti lọ ibi ìgbọ́ràn yẹn mo fẹ́ ká lọ. Ẹ wo verse 9, 2 Kings 5.

0: bẹ́ẹ̀ni námálì dé pẹ̀lú àwọn ẹṣin rẹ̀ àti pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ ó sì dúró ní ẹnu ọ̀nà ilé elisha elisha sì ran ìránṣẹ́ rẹ̀ sí wípé
1: ṣe ẹni temptation bẹ́ẹ̀ bó ṣe ga tó ẹ̀sà ibi tí ìdánwò yín máa gbà jáde ibi kẹrẹra yín sílẹ̀ ni sá o mọ́mì ibi kẹrẹra yín sílẹ̀ ni o ẹni tó ga tó yẹ pé gbogbo òlu ń bẹ̀rù ó wá dọ́dọ̀ wòlíì nísìn wòlíì tó wàá rẹ́ nìkan sí wòlíì ò tiẹ̀ jáde sí ó wàá rẹ́ nìkan yes.
0: dúró ní ẹnu ọ̀nà ilé elisha elisha sì ó sì rán ìránṣẹ́ rẹ̀ kan sí wípé lọ kí o sì wẹ̀ ní jọ́dánì nígbà méje ẹran ara rẹ yóò sì tún bọ̀ sípò fún ọ ìwọ ó sì mọ́ ṣùgbọ́n námánì bínú ó sì padà lọ ó sì wípé kíyèsí mo rò nínú mi pé.
1: ó rò ìrònú ẹ máa fún ẹ solution ó ṣe rò kó mọ látijọ́ yìí ó ní mo rò pé a wá gbọ́ wọlé ẹlòmíì máa ń calculate bọ́ lòun ti ṣiṣẹ́ ó yẹ kí pastor yẹn gbọ́ wọlé gbogbo wa ni ó yẹ kí o ṣe gba ẹwọ́ èrò rẹ ẹ̀ka fún wọn mo rò pé.
0: rò nínú mi pé dájúdájú òun ó jáde tọ̀ mí wá.
1: yóò jáde tọ̀ mí wá.
0: yóò sì dúró.
1: yóò sì dúró.
0: yóò sì ké pe orúkọ olúwa
1: ọlọ́run rẹ. yóò ké pe orúkọ olúwa ọlọ́run rẹ.
0: yóò sì fi ọwọ́ rẹ̀ pa ibẹ̀ náà.
1: yóò fọwọ́ rẹ̀ pa ibi tí ẹ̀tẹ̀ ọ̀tá ni ó mọ̀ fọwọ́ pa ẹ̀tẹ̀ rẹ̀ yóò fọwọ́ pa ibi ẹ̀tẹ̀ yẹn.
0: yóò sì ṣe àwòtán ẹ̀tẹ̀ náà.
1: yóò sì ṣe àwòtán ẹ̀tẹ̀ náà.
0: abana àti fapari.
1: àwọn odò ńláńlá tó wà ní syria abana àti àwọn tó odò tó dàbí sumipu tó wà máa glitter báyìí kò ní kí n lọ wẹ̀ ń bẹ̀ yes.
0: àwọn odò damascus.
1: àwọn odò damascus ní syria.
0: kò wá dára ju gbogbo àwọn omi israel lọ.
1: kò wá dára ju gbogbo omi israel lọ yes.
0: èmi kì yóò wẹ̀ nínú wọn kí èmi sì mọ́.
1: ṣé kò lè mọ́ mi lọ sílùú wa níbi tó dò ti dáa kí n lọ wẹ̀ kí n mọ́.
0: bẹ́ẹ̀ ni ó yí padà.
1: ó yí padà.
0: ó sì jáde lọ ní ìrònú.
1: inú bí gan-an ni yes.
0: àwọn ìránṣẹ́ rẹ̀ sì súnmọ́.
1: ọlọ́run jẹ́ kó léèyàn gidi lára. ẹ̀wọ̀n yẹ̀sà lẹ́lòmíì ni. wọ́n á ti dókè báyìí àwọn tó máa sáà sí yẹ̀sà yẹ̀sà gbogbo nǹkan yẹ̀sà ó fẹ́ lọ kú báyìí á ń sọ yẹ̀sà. wọn àti ẹlì lanu sọ pé ẹsà ibi tẹ fẹ lẹ ẹ lọ kú ni ò kán sò tọ kan fún ẹ kò bínú bá máa bí ẹ kó bí ẹ pa bọ yẹsà náà ni bá mọ káwọn èèyàn yẹsà ó jẹ kó àwọn tó lè bẹ sòótọ ọrọ yíra rẹ ká n tó pa ọpọlọpọ àwọn adarí ni àwọn ológun àgbáyé àwọn èèyàn yẹsà àwọn yẹsà àwọn tó máa sá ohun tó ń bá fẹ yẹn ni gbogbo ayé gbọdọ bá wọn fẹ ó dà kó dà wàá parẹ bẹẹ yẹn náà òjọ tó bá ti rẹni tí ó máa bẹ sọrọ tọ o ti kú o ti fàyè lẹ ó kú kọta tó lọrọ rẹ bẹẹ ni bàbá yẹn láwọn tó ń gbọràn sí lẹnu àwọn yẹn dẹ lọ bá a pé ẹskísà ìbínú burúkú lẹ bí yìí o tẹ ẹ wòlíì lológun níṣẹ bẹyìn lẹlógún ẹ ṣe lọ tura ẹni tó tiẹ sọ náà bí ẹ kàn wá ń bínú padà sí ìlú yín pé ẹ wá ń bínú padà kí wá ní gbogbo wàhálà tá a ṣe àgbà lẹ́tà lọ́dọ̀ kábíyèsí àfún kábíyèsí tiwọn kábíyèsí ń sọ ẹ ṣá gbogbo protocol yẹn gan ṣe ẹrù po kéré ni sá yes.
0: wọ́n sì bá a sọ̀rọ̀.
1: wọ́n
0: sì wí pé
1: wọ́n wí pé
0: bàbá mi.
1: bàbá mi
0: wòlíì bá wí fún ọ pé.
1: ìwọ náà tó bá fẹ báyàn ńlá sọrọ tó bá fẹ bá àwọn èèyàn sọrọ mi tí wọn ti gbọ mind language ẹ ẹ rí pé àwọn èèyàn wọn ní bàbá mi ẹ rí pé wọn tún pọnlé wọn bàbá mi ẹ sà. ẹlòmíì èdè náà tó bá fẹ báyàn sọ ìyàwó mi tó bá fẹ bọkọ sọ òótọ́ ló fẹ sọ wọn bó ṣe máa gbé kalẹ̀ ádá nǹkan rú ni. ọmọdọ mi fẹ bọ gẹẹsì ọrọ ó sì máa gbé kalẹ yọdà nǹkan rú ni bọtẹ wèdè ìrẹlẹ ẹwèdè àpọnlé bó ṣe gbé bàbá mi. yes.
0: wòlíì bá wí fún ọ pé kí o ṣe ohun ńlá kan ìwọ
1: kì yóò ṣe bí.
0: ìwọ kì yóò ṣe bí mélòó mélòó nígbà tí ó wí fún un pé wẹ kí o sì mọ nígbà náà ni ó sọkalẹ.
1: ó sọkalẹ
0: ó sì
1: ó tẹ
0: ara rẹ bọ inú jọdani nígbà méjì.